ìwọ nìkan ló lè tán ni sọ́nà o. Ọlọ́run ọba mi òkè ìwọ nìkan ló ṣe lè bá ní ṣe tó ní dójú tini. Bẹ́ẹ̀dà bá ń ṣe nínú ayé tí bá ń mú. Bẹ́ẹ̀dà bá ń ta nínú ayé tí bá ń mú. Bẹ́ẹ̀dà bá ń dá ọgbọ́n kan tàbí kejì tọ́lọ́run ọba mi òkè bá ń ṣe ámílẹ̀ lórí. Ẹ bá ń sọ fúnra ẹni bẹ́ẹ̀ wípé òun náà kọ́ ọlọ́run ọba mi òkè ní ṣọlá o. A wá dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣọlá, a dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣògo, a dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń bá wa ṣe tí ò jẹ́ kójú ó ti wá. Ìdí àtabálájọ rèé tá a fi dìrọ̀ mọ́ táwa náà fi sọ wípé kò sẹ́nì kankan mọ́ lókè ìpè tó tún lè bá ni ṣe tó kọjá ọlọ́run ọba yìí. Bí babaláwo kan bá ń kurọ́ fún yín, ẹ bá ń sọ fún wípé fìrífìrí ló rí ọlọ́run ọba mi òkè ò fún rí tán o. Bá bá sì jẹ́ wòlíì kan ló gbóná tó yanrantí. Tí ń sọ fún yín pé báyìí lọ̀la ó ṣe rí, ẹ bá ń sọ fúnru wòlíì bẹ́ẹ̀ wípé fìrífìrí ní rí o kò lè rí tán. Bàbá wa rí aláàfáà tó gbójú tó gbóyà. Èyí tí ń fawọ ẹkùn ó ń kírun tọ́lọ́run ọba mi òkè fi rí. Tọ́wọ́ ń sọ di mímọ̀ fún yín wípé báyìí ni ó ṣe tún rí tọ́ bá dìgbà báyìí. Ẹ bá ń sọ fúnru alálùfáà bẹ́ẹ̀ wípé mo ní fìrífìrí ló ń rí o, ọlọ́run ọba mi òkè nìkan ló rí tán. Àní ẹja máa dúpẹ́ ní gbogbo òpò kípò tá a bá ti bára wa lókè ìgbẹ̀ yìí torí pé ọlọ́run ọba mi òkè òun náà ni bá ti ń ṣọlá. Òun lọ́ba àṣẹ́jú, òun lọ́ba wákàtí, òun lọ́ba àgbà, òun lọ́ba tí ó tún sẹ́kù nígbà tí nǹkan kan ò tó ní sẹ́kù mọ́ lókè ìgbẹ̀ tá a ti wà yìí. Arúgbẹ́ pàtàkì lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó jẹ́ wípé ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́rú bá aago mẹ́rin bá ti ró tó ń dó báyìí. Ẹ ti gún wà sídìí rédíò yín wípé kí ni tá a tún mú wá sí ti gbọ́ yín lọ́jọ́ tòní, kí ni tá a tún fẹ́ wí, kí ni tá a tún fẹ́ sọ. Bẹ́ẹ̀ bá gbọ́ wa kò sí nǹkan kan tá a ní láti ṣe. Ṣùgbọ́n pẹ̀ǹtì ẹ̀ ń gbọ́ wa lásán yìí tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ. Ọmọ èèyàn ní ń sọ tí wọn ò tẹ́tí gbọ́. A dúpẹ́ wípé ọlọ́run ọba mi òkè kọ̀ọ̀kọ́ ohùn lẹ́nu tiwa o. A sì dúpẹ́ wípé ń fún wa wí, ó ń fún wa aṣọ. Èmi a máa sọ ma níṣe ọwọ́ iṣẹ́ ọwọ́ ọlọ́run ọba mi òkè ní mí. Tí ò sì gbọ́dọ̀ bàjẹ́ láéláé. Tí mo sì mọ̀ pé adániwáyé tó dá mi tó ṣẹ̀dá mi. Kò ní jẹ́ kí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó bàjẹ́. Ẹ kú lé o káàkiri ibikíbi tí ẹ ti ń lórí ọ̀fẹ́ àtànfààní láti mọ ẹgbọ́ ìkànnì karùndínlọ́gọ́rùn-ún tó lé lọ́kàn dóńdó wà Zobi FM lórí ètò gbàǹkan gbìn nírọ̀lẹ́ ti tòní. Òní tí ṣogún jánu oṣù karùn-ún ọdún 2026. Alára ọjà gbá nǹkan tó ṣe bẹ́ẹ̀ yóò gbé nǹkan hanu. Ṣé ẹgbàgbé abala kìíní lórí ètò yìí la pè ní abala jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ níbi tá a ti mọ rìn kìrin dò káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà láti mú àwọn ìròyìn wá sí etí gbọ́ yín. Kẹ́ tún lè bá a mọ̀ wípé nǹkan kan lókè ìpè yìí. Èmi a máa dá a lásà ní gbogbo ọjọ́ mẹ́jọ. Má ní nǹkan kan pàápàá jùlọ lórí òrùlé ẹni tí nǹkan ti ń kán. Ṣùgbọ́n torí pé kò mọ kán lórí òrùlé tí yín kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan kán níbì kankan aburú kankan tí ó kàn tí ó kẹni tí ó kàn yín ọlọ́run ọba mi òkè òní jẹ́ ó kàn mí kó kàn yín náà. Ṣùgbọ́n dáadáa tí mọ̀ kan ni nínú ayé tá a fi mọ̀ bá ní yọ̀ yọ̀ kàn yín yóò tún kàn wá náà ẹ bá wa yọ̀ wá náà ó sì tún bá yín dúpẹ́ o. Ìkóyè ẹ̀sọ yín rí ọmọ àdílẹ̀ dógún ọmọ òjì kùtùkùtù fẹ́ràn yanu ọmọ lè bá sí ẹlẹ́yìn kò lè gbóòrò àrọ̀ ní ọ̀wáyé oníkòyí mi ò sinmi ogun lọ ìyọ́mọ láàfin ni mi ò jòpá ṣẹ̀kẹ̀rẹ́ ọmọ àti bọ́mọ kú tí kò gbọ́dọ̀ pọ́ márùn dárùn ọ̀gbọ́dọ̀ ṣe àkóbá alẹ́ àdábà òde àdábà alẹ́ àkóbá òde àwọn ọmọ ẹgbẹ̀gbẹ̀ adọrùn sí wọn lẹ́yìn kò lé tẹ́lẹ́yìn kò lé ò sì gbọ́dọ̀ ìyá jẹ. Àgbàrá òjò dé tí gbà wájú ìdè bàbá ẹni lọ́wọ́ ẹni ẹ kú ìkàlẹ̀.

ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ nírọ̀lẹ́ ti tò ní kó tó di pa lọ sabala polówó ọjà. Ojú òpèlé yìí tẹ́ ti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa nírọ̀lẹ́ ti tò ní òun náà ni 08095267188 ojú òpó WhatsApp olè iṣẹ́ yìí nìyẹn. Bó bá takoko láti pè wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tá a ti fi síta tẹ́ ẹ mọ̀ òun náà lẹ́lò láti fi pè wá 09023209053. Ẹ jẹ́ ká lọ sábàlà àpolówó ọjà bá a bá tabàlà àpolówó ọjà dé ká wá tún pẹ̀rẹ̀pẹ́rẹ́ ìtòkalẹ̀ nírọ̀lẹ́ tòní tòní yìí yóò tún ṣe bẹ́ẹ̀ yóò mì gbòòrò.